0: è caro, è caso, è cale, lati bububite tingboa on Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jùjújù olótú ọlá.
1: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ́ o ṣàlàáfíà lábá gbogbo ilé o.
0: Àlàáfíà ni àlàáfíà ni àti olótú wa idán ṣe yìí.
2: Ẹ lẹ́ o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ́ o ṣe dáadáa lábá yín o ẹ káàbọ̀ sórí ètò.
0: Ẹ ṣe àti olótú yín kọ́ṣ.
2: Ẹ̀lẹ́ o olótú kọ́ṣ o.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta o.
0: Ọjọ́ kan pẹ̀lú ẹ̀. Ọjọ́ kan
2: pẹ̀lú.
0: Àbí.
1: Ṣé gbogbo ẹ̀ ń jump o.
2: Àwọn ò ń fò sókè.
0: I'm trying. Ó ti ń gbóná díẹ̀ díẹ̀. Lábẹ́ dúró èèyàn ń làágùn.
1: Ìṣẹ̀lẹ̀ ṣe o.
2: Aṣọ ìbora.
0: Kí ló ṣe aṣọ ìbora idán?
2: Ẹni lábẹ́ dúró mi dẹ̀ ni lábẹ́ aṣọ ìbora.
0: Mi ṣá sí lábẹ́ àbò.
2: Mo máa rántí àwọn abẹ́ àbò.
1: Oníkálukú ló mọ ibi tó ti ń bọ̀.
2: Oyè oníkálukú.
1: Oyè oníkálukú.
0: Oyè oníkálukú.
1: Bàbá ti sọ pé ó ti ń gbóná díẹ̀ díẹ̀.
0: Ó ti ń gbóná díẹ̀ díẹ̀.
1: Yóò dáa.
2: Di dandan.
0: You shall have to give all to Caesar. What is Caesar?
2: Yeah, ni biti abe abo.
0: O se pataki ki o ba lo fun odogun ni kan to je ti Caesar, bi ki o lo fun ise ni kan to je ti Caesar.
2: Ke o fun onikaluku ni nkan to to si won.
1: Oh well and good.
0: Ekwele, ki la ni fa won yan wa leni.
1: Orisirisi nkan lo wa leni o.
0: E je ka.
1: Ani nipa ounje. Ani nipa awon gbolohun oro. A de ni nipa ohun elo orin. Orisirisi a de tun ni ta awon to nse onigbowo wa ton je ke gbo wa dada.
0: Àwọn tán ti wà lẹ́yìn. Àti àwọn letters tẹ máa ń kọ sí wa, òun náà wà nílẹ̀.
2: Bẹ́ẹ̀ ni
0: o, bẹ́ẹ̀
2: àwọn ìwé tẹ fi ránṣẹ́ sí wa.
0: Mo rí kan tó ń sọ̀rọ̀ nípa pé ṣé ìlú Australia ni ọmọ Yorùbá máa retire sí àbí yàn padà lọ ìgbàrà òkè àbí jẹ̀ṣà àbí ibi tẹ́nìyẹn ti ṣí wá.
2: Àbí ṣe ní ìyẹn tó máa fẹ̀yìn tì.
1: Tí wọ́n máa pa tí wọ́n ti pa tí wọ́n ti ń dàgbà tí wọ́n ti fẹ́ parí iṣẹ́. Ṣé ṣé kí wọ́n padà sílé.
0: Kí kan padà sílé.
1: Àbí kan dúró sí Australia.
0: Kan tún máa jẹ discrimination ní ADHD. Kì í ṣe pé distribution wà ní Australia. Ìkan tẹ́ni ẹ̀kọ́ sí lẹ́tà ni ẹ̀. Egi ti ṣe pé kan tún débẹ̀ kan sọ kan wà mẹ́ta ludo. Wọ́n tún wá sọ pé no you can't play ludo here o.
1: Nígbà tó bá fi máa dìgbà yẹn náà nǹkan kan gbogbo nǹkan náà ló ń yí padà díẹ̀.
0: Tó yí padà díẹ̀ díẹ̀ ní ẹ̀kọ́rọ̀.
1: Ṣùgbọ́n a ń láti sọ nípa ọ̀rọ̀ pé kéèyàn fẹ̀yìntì. Nígbà téèyàn bá ti ṣetán láti
2: máa dáwọ́
1: ìgbà téèyàn bá ti ṣiṣẹ́ tán.
2: Yàrá dẹ̀ kó gbáradì kó ṣètò.
1: So nǹkan tẹ́ ẹ sọ yẹn tá a bá wò ó ó máa ń tó ọdún mélòó kéèyàn tó lè bẹ̀rẹ̀ retirement àbí ìfẹ̀yìntì iná.
0: Ìyẹn láti mọ èlò ló tó. Ó rí èlò tòótọ́ nìyẹn ni a fi bẹ̀rẹ̀. Ṣé owó tí mo ti pa yìí ṣó máa tó fún retirement? Ọ̀rọ̀ retirement nísìn ṣáwọn èèyàn ń retire ni àbáwọn èèyàn ń slow down.
1: Gbogbo ẹ̀ náà ni.
0: Ìyẹn láti mọ torí ìyẹn lè dédé kàn dédé sọ pé òun ò ṣe mọ́. Ìgbà míì particularly àwọn èèyàn tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé ọgbọ́n orí ló fi ń ṣiṣẹ́ yẹn. Tá a bá dédé gbé sílẹ̀ bẹ́ẹ̀ kò dà kò sunwọ̀n.
2: Gbogbo èèyàn ni o. tori mo ranti awon agbagba bi ani mo mo bi meta te pe won feyinti ko to odun kan si odun meji ti won ti kase nle what kon be si ma sha iso so nkan ti nkan ti awa wo ni pe tori pe won ti sise kon ni won kin not in she shang by mobile ni Nigeria so one day she party on ya our first simi our first she share our vision koko so walk on one le but that way but she wan le ye ko ba won lara mu rara
1: to go cold talky ni ye
2: cold in fine cause she pe bo kan she da wo duro rampe yen
0: slow down.
1: Ti lo ye ki ara ma slow down.
0: Ki ara ma slow down. Yeah.
1: Ko ba ti fair retire because bi omo ki se goji odun. Ki ni 60 ni Yoruba ni.
0: Ogota.
1: Ogota. Eyan ti le ma access Ogumeta. Eyan ti le ma access retirement fund there.
2: Super.
1: Your official age ni Australia is 67. Yeah, anyway,
0: meta din ladorin.
1: Yeah. Iga ni han le retire tan patapata sugbon opolopo awon yen gan ton ba si pe odun yen. Won si tun ma nsise. So tell obi ba ti pe 60 bayi. O ma be o le te pe 5 days a week lo se tele. O le wa ma se 3 days a week. O le se yen fodun kan. O tun pe si 2 days a week. Ko tun wa gbe si 1 day a week. To wa fi wa the 1 day a week o tun le wa ma wa ise to ma se bi volunteering. O le se yen ni ile iwe awon primary. Ko lo ma ko ko lo ma se bi awon tun ran awon akeko. Ni lowo lati le ma ka iwe lede oyinbo. Abi kan sa lo sibe kan ma
2: ati volunteer ti epo ini iru gbogbo awon
0: volunteer opo lo Australia ke
2: no ise volunteering lo po
0: ko po se
1: o de wa tele o
2: volunteering ki sa ton volunteer bo ise nkan teyan le se lati fun volunteering po
0: ko po lo Australia ko po te ba ti ra awon eyan lowo kan wa ru awon ise ben igbe le wa ri pe queue ma wa pelu aja o pelu awon to fe sise ni awon bi ton ma ra awon eyan ton ma gba ounje abi awon eyan ton ni le lowo queue ma wa en to ba sise ni ru awon area yen ben le wa ri pe volunteering ni Australia kin se ko kò ń ṣe nǹkan tó yà fún bẹ́ẹ̀ torí ó ṣe é ṣe nǹkan nìyàn láti ní kí ọkọ̀ tó lè ṣe
1: ok wọ́n ti ní àwọn bíi rules and
2: regulations
0: ìwé ẹ̀rí àti oríṣiríṣi bẹ́ẹ̀
1: kíkàn ṣe pé wọ́n á kàn gbà yàn pé kéèyàn lọ ṣe ok
0: pé àti rí body health rí ọ̀kan a lè kàn ní kó bẹ̀rẹ̀ sí ṣe lé láéláé
1: ok bí irú àwọn tó máa lọ bá àwọn akẹ́kọ̀ọ́ yẹn wọ́n gbúdọ̀ ní blue card
0: irú àwọn nǹkan bẹ́ẹ̀
1: àwọn tó bá kọ́ máa bá disability wọ́n lè ní condition kan ní ṣe yellow card náà
2: àti registration
1: oríṣiríṣi bẹ́yìn.
0: So ẹlòmíì máa ń rò bí volunteering láti sọ fún wa sọ ó jọ nǹkan tó mọ́gbọ́n wá but practicality ẹ̀ máa ń ṣòro
2: kò rọrùn tó yẹn.
1: Torí ẹ̀ náà ni wọ́n ṣe máa ń sọ pé kéèyàn tó retire kó ti máa wo àwọn ibi tó náà ti lè wúlò fún àwùjọ.
0: Ẹ̀yìn ẹ̀ sọ bẹ́ẹ̀ ni.
1: So tí èèyàn bá ti mọrú àwọn irú bẹ̀bẹ̀ yẹn èèyàn náà máa lọ síbẹ̀ á máa ní ẹjọ́ òun fẹ́ máa bó ti ẹ̀ ṣe bíi wákàtí kan àbí méjì.
2: Láti ràn yín lọ́wọ́
1: láti máa
2: ràn wọ́n lọ́wọ́ ẹ̀jẹ̀ ká ṣètò ẹ̀ka tí kò gbogbo.
0: Kì í ṣe pé nígbà tí èèyàn fẹ́ wá rìtáyà gbà yín láṣà sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀
1: èèyàn
0: á ti máa ṣe díẹ̀díẹ̀ tí ẹgbà tán èèyàn láti máa ṣe díẹ̀díẹ̀.
1: Àwọn míì gan wọ́n máa lọ sí bí àwọn athletics little athletics wọ́n á lọ máa volunteer bẹ́ẹ̀ fáwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe eré orí pápá.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀dẹ̀n tí o bá ní rẹ̀ èrò kí ni humility náà.
2: Tí a bá ní
0: ìrẹ̀lẹ̀. So ó lè jẹ́ pé ọ̀gá pátápátá ilé
1: iṣẹ́
0: ńlá ni ẹni yẹn jẹ́ tẹ́lẹ̀. So ti ma ti pe ah mo fe retire o di o le step down lati wo se yen ki a lo gba se oga ibi to kere die ta de be si run so ko wa ki n se
1: ko ni wa ko ni wa drastic ko ni wa
2: sadede
1: ko ni je olojiji
0: ko ni je olojiji e ti get eh bo sha dikun stress awa le eh a de le me wa ni mentoring at awon ko ben be lo mi oga papa ta she ti ti ta pe what jade
1: ah ni o da
0: what sita
1: ni o da
0: pe a o ti to eto se yen to
2: ni
0: o da so yan lati gbon nipa ro awon kan be ni o mo gba to ye pe eh ilu e ti fe ilu won ti
1: ilu ti ndun ko ma lo faya
2: ko ma lo faya
1: ti mo ba ro ti pe even be se soro retirement yin o da ke yan ti ti be si wo because when you know fair travel car clear agbaye ni ko ma je pe igba to ba retire patapata lo ma se
2: tese ti kan
1: tese o duro nle dada elomi keni to e ko ni to e ko sick te ko de fe make sure pe at least o si gbadun aye on die iru awon be yen wa tete fi eto si pe okay bye boya 65 ni o awon abe se wind down bi 63 ni o so that awon ati e le ni igba die lati le fi se faaji ka kili
0: pelu
2: fun nkan te ti e so yen emi a ro awon eyan pe faaji to fe se yen se nsin tori awon kan won ma wo pe ah
0: ma se faaji ma sise ma se faaji ma sise
2: ah ti ba ti feyinti ma se bye ti ba ti feyin ti ma
0: ko se to mo la
2: mo se to mo la ola o wa guaranteed fun eni kankan iye kini ikeji ni pe kolon fun so eso wa eyan awon eyan pupo ton ba ti feyin ti se mo age yen 67 se ngba ri o ma lo 67 lo fe ni ohun lo Disney World lati ma lo pon oke mo sale
1: ori e na la se ni ke an tete ma se ma se die around the world trip ko to se faji
2: beni
1: o le lo si goko si nbe yen
2: ko se faji baje
1: kon nibe
0: continent ni
1: o le lo ka akiri Australia from one town to the other major towns
2: na se ba ni grey nomad
1: to ba fi ma yi gbogbo Australia ka
2: ati fodun kan
1: osu mesan sodun kan
0: awon eyan mi o mo be awon mo ni continent yi o le se skiing
1: yes
0: ni continent yi o le se four wheel driving ninu desert
1: yes
0: la lo si lanselin western
2: australia ni western australia ben
0: ito
2: lo se ni saudi yen
0: ito lo se saudi
2: won se ni perth
0: won se in perth so explore ilu igan eto yan ba explore ti o le explore to
1: at all
0: yan le explore to so o de wa bucket list gbogbo awon yan
1: then she mo pe won tun ni train ton pe ni kiloruko
0: train gan train
1: the gan train from the northern part of Australia down to south
2: ben
1: so yen na tun wa n be ti yan le se eyan gan le se cruise around Australia
2: ben lori omi in fact ba ti en so awon kan ton ba feyin ti nkan ton ma se ni a
0: afesare gbo no nation
3: Ayakata.

lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n wá fi hun òwú sí i lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o, àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?